eyi wọn nọbi tó rọtọ lé mi wọ ibi tọdọ wọn ẹyà mi sọkùn pé omi pọ bẹ jílẹ jà tafilacẹ àmúdó bẹ kọ ń dó plafon wọn jílẹ jà ohun rádíò lẹ wọn tọ́ ń tẹ̀sẹ̀ náà ìjì àpọ̀nà náà ṣe sọ tso ẹ̀nà mi máa tẹ ọ̀nù yọ mi máa tẹ gbọ̀n gbé bẹ yàn ẹ̀yẹ máa wọ̀n mi sẹ́sẹ́ lẹ́kùn ọkọ̀ sílá de àmì àgbà dógò. Vua kengbe mi adogo kosila eso joda mi ayi etruji ku alobalo ku eto wan tiade nebio mi lebe ne de vio jibe game mi le mi anon no nduru zozo mi anon

0: gbè a máa ń gbẹ káká ìgbẹ máa dó poro ètò ètò àkàrà ń gbẹ gbè pọ̀kọ́ ẹ pé àárọ̀ pápá ń kọ báyìí tẹ́tẹ́ bo tẹ́tẹ́ di yéli bo 0 21 31 45 32 0 1 21 60 41 22.
1: Mon parrain à saut, j'ai le tête.

lọ tẹ̀tọ́ pàtàn 104.3 fm sí gbèsè mi tẹ̀ hàn tọ́dọ̀ mi tọ́lẹ̀ ẹ̀yìn dọ̀mọ́ mẹ́ọ̀súndúró mọ̀gún wọ́n pò inú ayé gúgú ẹ̀ nìṣọ́ mẹ́sí ẹ̀nà síẹ́gbẹ̀ ní mẹ́lọ́mọ́ ọ̀hún gúgú tọ́ wọ́n ẹ̀yìn dọ̀mọ́ nù èdò àtẹ̀sọ́nù mẹ́ wọ́n ẹ̀sán bẹ́ẹ̀ yí gbẹ̀ wọ́n lẹ́sùn gúgú tọ́ ẹ̀nà avẹ́ àwa ní gúgú ẹ̀ nìṣọ́ ẹ̀sì nù susu náka nù gbòòlà mẹ́ dòwe àná àjì àsúgbà yí gbọ́n tètè wẹ̀ yẹ kò sẹ̀nù susu dòwe kóhó lónù wẹ̀ mà nù ètò yọ̀ sì gò ẹ̀yìn dọ̀ yọ̀ sì wú ọmọ nù kúnná míọ́ dòwe ẹ̀yìn dọ̀ mọ́ ẹ wá bọ̀ kó dò dòwe ara yẹsù ẹ̀yìn ònù ẹ̀ ayín bò fúnlẹ̀ mọ́ iye wa nàyí kákákákákáká ẹ̀gánàyí dèwé kákábọ̀ mi pò yàn hóró pọ́ wọ́n pọ́ bọ́ ẹ̀rọ àná tàtà pòun kóde àná dọ́dá yìí lọ́lẹ̀ ujà àná dọ̀ pòun bọ́ ẹ̀rọ sẹ̀ńdó rẹnu mẹ́ẹ̀má yún ẹ̀rọ dọ̀ ònù àsúkú ẹ̀sán afọ́nù kákábọ̀ zánkú pẹ̀ẹ́nà tàtà bò sẹ̀ńdó ẹ̀mẹ̀yìn tàtà ìdàndúrú jẹ́ ìdàndúrú jẹ́ iná fẹ́ jẹ́ iná fẹ́ wẹ́ kákáká mọ́nà tó kọ́ lójú yìí kákáká wọ́n pọ́ àdúrà wọn lù ẹ̀yìn ẹgbẹ́ wà bìbá yìí ò sọ ẹ̀ tán àmàyànnù ẹ̀rọ tán ìmìkà dẹ́gò pọ̀ fíọ́fíọ́ yìí wá nù ẹ̀rọ dọ́tẹ̀ tó wọ́n ẹ̀ dọ́mẹ́ ló pọ̀ lè má yàn mi jà lẹ́ mi fílín dọ̀mọ́ mẹ edo hun edo ayi lẹ edo nu eji edo hun edo ayi do bọ hun edo do ayi ka do sin mana yi nu kan wu gan mọ ko gbe nẹlẹji wẹ nati o n do wiwa egbe tan bọ nadọ n do do kporokpo mi tan nadọ mi kudo toro mẹ mi kudo kwẹsinsan do kọ ẹ mi nado ọkẹ wẹ kpo do yọrọ yẹn ahun na to de n dọnu ẹ tan do mi edzro kulu na akpo mi tan lẹ mana jẹ vọ de mi na mọ bọ zan ìran bí yóò ẹmẹ jan wẹ david ahọhẹ wẹ zimọ lọ yàn wà ẹ tàn dàlíwẹ mi ṣe wíwá ẹgbẹ ìtàn pọ fọnrọ sínú kan file anne marie araba mìdọ àhónà bọnà sí ọmọ kàbí ajá mariam násọ igbe tróló ìmìlẹ pọn bò mọdọ mọ mìíràn lè wọn yín fọdọ hàn mí lè dàlí mi jàlé mi irọ́ mi rọ yíyélí tọ́ jẹ jí wọ́n fi nù chin lẹ́sìn fìyàn sí pẹ́víwẹ̀ yín àgàlá sada fi bàtàn fi zun tàn palina gayi tọ́fi jìjì àgànyọ́ àgàsí náà kò nù àgàtẹ sọ́gbẹ́rẹ́ àgàsí gbẹ́nu kò tẹ́gbẹ́ kílákílákílá fi gòlògòlò fi tọ́gbọ́ hàn sún fi yà àṣà fi akéré kìí ṣe égbé sí fífi yẹn táyà lùgàdù tọ́ sí fìyàn sí pẹ́ví bẹ́ńbẹ́ ńlọ ńdọ̀sẹ̀ gbé sí inú dòdò pòròpó mi tàn lẹ́dọ̀ mi kú dó sẹ́bù kú dó mi mi yẹn náà jó mi dókúrú náà lọ mẹ ní ìwọ̀n tó kìkẹ́ mi náà gọ̀ mí dé mọ̀ mi gbọ́ bo yí gbé nájọ́ àgọ̀wẹ́.

Wọ̀nyí ni àwọn kókó pàtàkì tó yẹ jáde nínú ìjókòó àpérò ìgbìmọ̀ àwọn mínísítà orílẹ̀-èdè wa Benin tó jẹ́ wá ní ojú ilé ìṣẹ́ ní agbègbè Kútọnu ní abẹ́ àrẹwà Rọ̀mí Adọ̀wádàyí ní àpéjọ lásán tí mo wá ní ọjọ́bọ̀ àkọ́kọ́ gbogbo oṣù tó wá ní ọjọ́bọ̀ yìí. Ọjọ́ mẹ́ta oṣù mẹ́fà ọdún 1995 wàyí. Àwọn ìgbésẹ̀ ńlá méjì ni àrẹwà Rọ̀mí Adọ̀wádàyí pẹ̀lú àwọn mínísítà wa ó ń jọ gbé jáde. Àkọ́kọ́ ó ń sọ̀rọ̀ nípa ìgbésẹ̀ gbígbé sí àpéjọ ti orílẹ̀-èdè fún ìwádìí àti ìdìbò ti owó ìṣòdọ̀tún. Fìtẹ̀ ìjókòó síwájú àrẹwà Rọ̀mí Adọ̀wádàyí pẹ̀lú àwọn mínísítà wa ó tún gbé àwọn ìbáraẹnisọ̀rọ̀ ńlá jáde. Àkọ́kọ́ ó sọ̀rọ̀ nípa àwọn ìgbésẹ̀ àwùjọ fún àǹfààní ti àwọn apá oríṣiríṣi. Èkejì àrẹwà Rọ̀mí Adọ̀wádàyí pẹ̀lú àwọn mínísítà wa ó tún sọ̀rọ̀ nípa gbígbà sílẹ̀ ìṣúná ọdún àti ìwé ètò ìṣòwò ọdún 1997 sí ọdún 1999. Fíborí ìjókòó àrẹwà Rọ̀mí Adọ̀wádàyí pẹ̀lú àwọn mínísítà wa ó tún sọ̀rọ̀ nípa ìfọwọ́sí ti ètò dídàgbàsókè ìlànà ọdún 1996 sí ọdún 1994 ti ilé ìbẹ̀wò fún dídàgbàsókè ti agbègbè ajé ti Lákàn Àhémé àti àwọn ìkànnì rẹ̀. Fífún wa ní ìlànà nípa àrẹwà Rọ̀mí Adọ̀wádàyí pẹ̀lú àwọn mínísítà wa ó jọ gbé jáde yìí. Àkọ́kọ́ tí wọ́n sọ̀rọ̀ nípa àwọn ìgbésẹ̀ gbígbé sí àpéjọ ti orílẹ̀-èdè fún àǹfààní ìwádìí àti ìdìbò ti owó ìṣòdọ̀tún àtúnṣe fún ìṣàkóso ọdún 1996 wàyí. Àtúntò ohun èlò ìjọba tí ó wáyé ní àtẹ̀lé títẹ̀ sí ọ́fíìsì ti alákòóso orílẹ̀-èdè olómìnira àti àkíyèsí àwọn ìṣàlàyé pàtàkì rẹ̀ yọrí sí yípadà ńlá ti àwọn ibi àfẹ́rẹ́ ti òfin ìṣúná àkọ́kọ́. Nítorí náà èyí jẹ́ kí ó ṣe pàtàkì láti tún ètò fàájì ìṣúná ti ìpilẹ̀ṣẹ̀ ṣe ní ìrísí yìí. Ìṣúná yóò ṣètò ní bílíọ̀nù 4.67 bílíọ̀nù ní àkàwé sí 3.73 bílíọ̀nù francfa fún òfin ìṣúná àkọ́kọ́ yìí. Ìṣúná ìlọsókè ti 8.9% ìṣúwọ̀n dídàgbàsókè àsọtẹ̀lẹ̀ jẹ́ ìtọ́jú ní 7.5% lákòókò tí àwọn ìnáwó ènìyàn ti lọ sílẹ̀ nípa 7.8% láìsí pípé sínú ìbéèrè rúkúrú máti ti agbérò àti ìnáwó lórí àwọn ẹrùn àti àwọn iṣẹ́. Ìlọsí ti 8.5% ní ìnáwó ìdókòwò àti 4.8% nínú àwọn owó tí ń wọlé.

Ààyè ti ààbò inú òkun ti network ààbò gbogbo nípasẹ̀ ìpín ti àtúnṣe àtúnwò fún àwọn ìmúṣiṣẹ́ ti ojútùú ààbò fídíò ní àwọn ìlú ńlá ti orílẹ̀-èdè wa nípa ìlera àti ẹ̀ka amáyédẹrùn ìṣòdọ̀tún àwọn kírẹ́díìtì láti ètò ìdókòwò àwùjọ PayPay láti ṣe àtìlẹ́yìn ìkọ́lẹ̀ ìṣòdọ̀tún ti àwọn ilé ìwòsàn àti àwọn ilé ìwòsàn ìṣàárẹ̀ ti ìpìlẹ̀ ìṣiṣẹ́ tuntun ti Calavi International Hospital Centre ṣìkàn ìmọ́tótó àti àwọn amáyédẹrùn gbígbé àti bẹ́ẹ̀ lọ. Fítẹ ọ̀rọ̀ yìí sí òpin ní àwọn òfin ti àtìlẹ́yìn ètò ọ̀rọ̀ àwọn ìgbéwọlé ògbìn láti ṣe ìtúsílẹ̀ ìlọsókè ìdíyelé ọjà nítorí àwọn rògbòdìyàn geopolitics àti láti ṣe àgbéga ààbò oúnjẹ. Àwọn ọmọ ẹgbẹ́ ti ìjọba yóò ṣe àtìlẹ́yìn oníwájú ilé ìgbìmọ̀ orílẹ̀-èdè gẹ́gẹ́ bí apá kan ti ìdánwò náà. Àti dìbò lórí òfin ìsúná tí ń ṣàtúnṣe yìí nípa àwọn ìbáraẹnisọ̀rọ̀ ńlá ti arẹwà Rọ̀mí Àjọ̀wá dáyín pẹ̀lú àwọn mínísítà wa ọ̀njọ́ gbé jáde. Àkọ́kọ́ ó ń sọ̀rọ̀ nípa àwọn ìgbésẹ̀ àwùjọ fún àwọn apá oríṣiríṣi gẹ́gẹ́ bí apá kan ti ìtúmọ̀ sí àwọn iṣẹ́ tí ó dájú ti àwọn àdéhùn tí ó wà nínú iṣẹ́ ọ̀kànṣe àwùjọ rẹ̀. Alákòóso orílẹ̀-èdè olómìnira pàṣẹ fún ìjọba láti fi taratara ṣiṣẹ́ àwọn ìgbésẹ̀ ńlá ti àṣẹ ìlérí kan ní ìdí èyí àwọn ìpinnu wọ̀nyí ni a ṣe ní ayé ẹ̀kọ́ ẹ̀kọ́ ọ̀fẹ́ ní gbogbo àti ètò ẹ̀kọ́ ilé ẹ̀kọ́ gíga ti ìmọ̀ èrò yóò múnádóko fún gbogbo àwọn ọmọbìnrin jákèjádò orílẹ̀-èdè láti ìbẹ̀rẹ̀ ọdún ilé ìwé ọdún 1964 sí ọdún 1973 ti àpò kan ti 20 billion francs CFA wà láti tẹramọ́ àtìmúyàrá ètò ìráyèsí omi mímu àti iná fún gbogbo àwọn ìdásílẹ̀ ètò ẹ̀kọ́ ti gbogbo ènìyàn èyí tí kò ní iná pẹ̀lú omi ní ìpele ti ẹ̀kọ́ gíga a ṣe àgbékalẹ̀ ìgbìmọ̀ kan láti ṣe àkọsọ lórí àwọn ipò fún ìtúnlò àti tàbí ìmúdárasí àwọn iṣẹ́ àwùjọ gbígbé ibùgbé oúnjẹ ní àwọn ilé ẹ̀kọ́ gíga ti gbogbo ènìyàn láti ìbẹ̀rẹ̀ ọdún ẹ̀kọ́ ọdún 1964 sí ọdún 1973. Yóò ṣàfihàn ìjọba rẹ ní ìpàdé àtẹ̀lé ti ìgbìmọ̀ àwọn mínísà ní ààyè ti ìlera ìpín ti bílíọ̀nù kan ti ṣètò láti ṣe àtìlẹ́yìn àwọn ilé ìwòsàn gbogbo ní kíkọ àwọn àkọjọpọ̀ ti àwọn ìgbéwọlé pàtàkì fún ìmúṣe ìṣàkóso ètò ti àwọn pàjáwìrì pàtàkì. Nítorí náà àwọn ilé iṣẹ́ ìlera jákèjádò àgbègbè orílẹ̀-èdè yóò ní àǹfààní láti tọ́jú aláìsàn èyíkéyìí ti àsọtẹ̀lé pàtàkì rẹ̀ wà nínú ẹ̀hún ní ọ̀nà alápọn àti láìsí ipò ìṣáájú. Ìṣúná ti bílíọ̀nù 10 francs CFA ti pín sí ètò ìwọlé sí omi mímu àti iná fún gbogbo àwọn ilé iṣẹ́ ìlera gbogbo tí ò ní iná pẹ̀lú omi. Ètò àfikún fún àwọn ọjọ́ 1000 ni a fún ní àṣẹ ní ààyè ti ògbìn. Àwọn ìfúnni ní pàtó ti wà ní ìdásílẹ̀ fún àǹfààní ní pàtàkì àwọn tí ó wà nínú ìrẹsì sójà àti àwọn apá kàjú láti àkókò ògbìn ọdún 1964 sí ọdún 1973. Ní ṣíṣe bẹ́ẹ̀ ìjọba ń pinnu láti san àwọn ìgbìyànjú ìṣelọ́pọ̀ dára sí mú owó wíwọlé sí àwọn ẹgbẹ́ kan lè ní ìdúróṣinṣin ní ààbò ìpèsè àwọn ẹ̀yà ìṣelọ́pọ̀ àgbègbè àti ìmúdára ipò Bẹ̀nẹ̀ gẹ́gẹ́ bí àlà ilẹ̀ ògbìn àti agbára ilé iṣẹ́ agro iṣẹ́ ní ìwò oòrùn Áfíríkà. Nítorí náà nípa ohun fún ìṣelọ́pọ̀ ti orílẹ̀-èdè tí ó kọjá 1,000,000 tọ́nù àwọn olùpilẹ̀ṣẹ̀ yóò gba èrè ìyàsọ́tọ̀ ti 10 kilogram lórí ìdíyelé ti àfọwọ́sí fún ìpologan ògbìn ní ìbámu sí àwọn apá sójà àti ìrẹsì ní kéde ti àwọn agbára ìṣelọ́pọ̀ ti fi sórí èrò ti ní ìtẹ́lọ́rùn àwọn olùpilẹ̀ṣẹ̀ yóò gba ẹ̀bùn aláìlẹ́gbẹ́ ti 10 francs CFA fún kilogram ti a fi ránṣẹ́ sí àwọn ilé ìṣelọ́pọ̀ àgbègbè.
o ya ki o se akesi pe fun

ìpologun ogbin ọdún ẹgbẹ̀rún méjì mẹ́rìndínlọ́gbọ̀n sí ọdún ẹgbẹ̀rún méjì mẹ́tàdínlọ́gbọ̀n àwọn agbára wọn jẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ kájú ìgbà ẹgbẹ̀rún tọ́nù sójà ìrìnwọ̀ àti tọ́nù pẹ̀lú ìrẹsì òkè mẹ́dógún tọ́nù pẹ̀lú ìgbìmọ̀ náà pàṣẹ fún àwọn mínísà tí ó nífẹ̀ sí kókó ọ̀rọ̀ yìí láti bẹ̀rẹ̀ sí ìṣàrò ìlànà lórí àtúntò àwọn apá mẹ́ta wọ̀nyí láti jẹ́ kí wọ́n di ìdíje díẹ̀ sí fìtẹ́ ìjókòó ìsíwájú arẹwà rọmi adọwà dáhìn pẹ̀lú àwọn mínísà wa ó tún sọ̀rọ̀ nípa gbígbà sílẹ̀ ìsúná ọdún àti ìwé ètò ìṣòwò ọdún ẹgbẹ̀rún méjì mẹ́tàdínlọ́gbọ̀n sí ọdún ẹgbẹ̀rún méjì ọ̀kàndínlọ́gbọ̀n ní ìdí èyí ó hàn láti inú ìwé ìpamọ́ tí a sọ pé ìdárayá ṣíṣètò yìí jẹ́ apá kan ti ipò ọ̀rọ̀ ajé ti orílẹ̀-èdè tí a ṣàmìsí nípasẹ̀ ìṣòro kan dídàgbàsókè tí ó dúró ní mẹ́jọ ojú àmì ọ̀kan nínú ọgọ́rùn-ún ní ọdún ẹgbẹ̀rún méjì márùndínlọ́gbọ̀n ìgbásílẹ̀ kan láti dìde ti ìṣòro tún ìjọba kan tí wọ́n ti wá pẹ̀lú láti ìfojú ìṣàkóso tí a pinnu ní ọ̀kan ojú àmì ọ̀kan nínú ọgọ́rùn-ún ètò ajé orílẹ̀-èdè wa Benin yẹ kí ó ní ìtẹ̀síwájú ìfaramọ́ rẹ̀ láì bìkítà àwọn agbègbè àti ti kárí ayé ti kọ́ ní ìdúróṣinṣin nítorí náà ìṣúwọ̀n ìdàgbà yóò jẹ́ méje ojú àmì márùn-ún nínú ọgọ́rùn-ún ní ọdún ẹgbẹ̀rún méjì mẹ́rìndínlọ́gbọ̀n bí a ti pinnu lákọ̀ọ́kọ́ àti ní ọdún ẹgbẹ̀rún méjì mẹ́tàdínlọ́gbọ̀n pẹ̀lú ìwọ̀n àfikún tí a tọ́jú ní àyíká méjì nínú ọgọ́rùn-ún àti àìpé ìsúná ìṣàkóso ní méjì ojú àmì mẹ́sàn-án nínú ọgọ́rùn-ún fi borí ìjókòó yìí arẹwà rọmi adọwà dáhìn pẹ̀lú àwọn mínísà wa ó tún sọ̀rọ̀ nípa ìfọwọ́sí ti ètò dídàgbàsókè ìlànà ọdún ẹgbẹ̀rún méjì mẹ́rìndínlọ́gbọ̀n sí ọdún ẹgbẹ̀rún méjìlélọ́gbọ̀n ti ilé ìbẹ̀wé fún dídàgbàsókè ti agbègbè ajé ti lákàn àhìmé àti àwọn ìkànnì rẹ̀ ètò tí a sọ pé ní ọdún ẹgbẹ̀rún méjìlélọ́gbọ̀n àwọn agbègbè ti omi ti wà ní àtúnṣe àti dídàgbàsókè sí àwọn ààyè ìlera ti ìtòlọ́pọ̀ tí ó ṣe àwọn iṣẹ́ ṣíṣe ètò wọn àti ṣẹ̀dá àwọn ọ̀pá dídàgbàsókè ètò ajé àti àwọn onírìnàjò alágbèrò pẹ̀lú ìfojúsísí ìṣiṣẹ́ rẹ̀ àwọn ìtọ́sọ́nà ìlànà mẹ́ta ti wà ní àwọn àsọyẹ̀ tí ò ní pẹ̀lú ìṣòdọ̀tún àti dídàgbàsókè àwọn ará omi dídàgbàsókè ti ajé agbègbè àti ìlọsíwájú ti àwọn ilé iṣẹ́ ìṣàkóso ìwọ̀nyí jẹ́ àfikún nípasẹ̀ àwọn àkè ìlànà mẹ́fà àti àwọn ètò ìṣiṣẹ́ mẹ́ta tó fọ́ sí àwọn iṣẹ́ mẹ́tàlá wọ̀nyí ni àwọn kókó pàtàkì tó yẹ jáde nínú ìjókòó àpérò ìgbìmọ̀ àwọn mínísà orílẹ̀-èdè wa Benin tó yẹ wáyé ní ojú ilé-iṣẹ́ ní agbègbè kútọnu ní abẹ́ arẹwà rọmi adọwà dáhìn.